bá bí. Aya tó mọ yá yìí ló ṣe tẹ ọkọ rẹ̀. Ẹlẹ́gàn bá ń tàn ẹ́ tó má máa ṣe gbà o. Ìdùnnú lá ní bọ́bọ̀ báyà bọ́ mọ̀ fẹ́ ọkọ. Oríire ló jẹ́ báyà kó bá mọ̀ fẹ́ ọkọ o.